0: lásán ẹ káàbọ̀ láti gbogbo bíi tẹ́ ti ń gbọ́ wa lórí Yoruba Language Program on 4EB Radio. Àwọn olótú tẹ gbádùn jujujuju olótú ọlá.
1: Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàlẹ́ o ẹ̀yin ọmọdé ẹ̀yin àgbà ẹ̀yin obìnrin ẹ̀yin ọkùnrin ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ̀yin ọ̀dọ́ tó ń gbọ́ ètò wa tó lárinrin Yoruba Language Program. Ṣé àlàáfíà la bá gbogbo yín lè ní o?
0: Àlàáfíà ni o, àtolótù yìí, ìdán ṣe yìí.
2: Ẹ̀lẹ́ o, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káàlẹ́, ṣé àlàáfíà la bá gbogbo yín?
0: Àlàáfíà ni, àlàáfíà ni, àtolótù yìí kọ́ṣ. Ẹ̀pẹ̀lẹ̀ alọ́sẹ̀ tó dá. Àbí o. Èmi ló ń gbádùn jujujuju.
1: Ẹ̀yin
0: náà mọ̀.
2: Ẹ̀yin náà lẹ sọ bẹ́ẹ̀.
0: Èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o.
1: Àwọn náà sọ bẹ́ẹ̀, àwọn èèyàn náà kọ́ lẹ́tà.
2: Àwọn tó ń kọ́ lẹ́tà ni,
0: tó ń fìwé ránṣẹ́. Wọ́n fún wa ní ránkìn. Ẹ má yẹ ká sọ̀rọ̀ nípa ránkìn yẹn. Eré mi ò fẹ́ lé àwọn kan kúrò níbi iṣẹ́.
2: Àwọn nǹkan àṣírí.
1: Ó lágbára.
2: Àwọn Yorùbá náà ló ní pé tíṣẹ́ ẹni bá tí wọ́n fọwọ́ bò ni.
0: Inú gbogbo kọ́ńtínẹ̀ntì Áfíríkà dùn gan-an ni.
2: A kí ló dé? Ṣé wọ́n ní lọ́tírì ni?
0: No, wọ́n ní pé inú wọn dùn torí àwọn South Africa láti lọlé lọ. Make sure pé wọ́n gbaṣẹ́ wọn.
2: Ó lágbára.
0: Wọ́n ti lé wọn kúrò
2: wọ́kọ̀. Ṣé pé wọ́n tẹ̀lé wọn dé di wọ́kọ̀?
0: Wọ́n tẹ̀lé wọn dé di wọ́kọ̀.
1: Ṣé ẹ̀ tó àti sọ pé
2: àwọn village people.
1: Àwọn unidentified.
2: Àwọn aráalé wọn.
0: Ibi tí mo gbé wọn lè lọ bí kankan torí ẹ̀rí. Káwọn èèyàn ní wọn sínú tó pọ̀ tó yẹn kó dẹ̀ jẹ́ the whole continent.
2: Negative energy
0: yẹn ti pọ̀ jù.
2: Kò tí bọ́ọ̀lù yẹn náà yá àwọn èèyàn lẹ́nu gan bó ṣe ń lọ.
0: Àwọn African strike on ni

0: ìyẹn lágbára ọdún tó kọ́ ewo lẹ fẹ́ gbé sí fún wa báyìí
1: Kante Davido
2: ẹ jẹ́ ká fìdí mú jò.